0: ariko yakini ojo tu ni funro feti ani hofani la ti odo ti ololoru gbe cheti ni fela ti mo gwa ti le se ru fati tinti se ojo ru hojumo ekejo ninu osu agemo odun egbo le meridi ni ogbon bi ese gwa ti le se ru fati tinti pa kun ojo tu ni ago meta o sa ti ku ise ju merila ne adugbo baperu ni lu pa kun ni kura ti o se yi je ni pa iwa itanje lati fi yo owo gba ni lowo awon to pe won se oja katakara ti anda pe ni moba money ni adugbo alaga ni oro tojo ti oni eni ohun koda owo ewu gbe awon mogun lo fi lo gbe bawo ni kan asese da mo gbo ne kure meke ni aso fun ni pa lori eto pe titun ti ijoba lo agbe kale nipa pe lati ibayi lo awon eto ibara eni soro ni lori awon ise ti ijoba mu se ki se ni ede ise mo gbogbo awon ede ti won je mo ile wa ni awon ma se tumore si bawo ni asiri si awon ma gbo oro ni ekunre be ni awon mi ra to je mo eto iroyin ni ile wa awon ma gbo won ni ko ra to sen yi e ma gbo adupe fun ile kan si nitori afori ti ani fun iroyin lati le share reflect ti mo so fun pe leyin ose melo kan ti ati lo ninu idawo ti nse ti baki je aso fun pe ni akoko yi ni ojo ti ni yi awon mo won fi ojo won si lati fi tati gbo ohun ti oje isi lori ise ti won gbe se ti aso fun pe ni ojo ini ni won tun ni de ninu pe enikokan ni akoko yi won ti wa ti won wo oju ti won wa dai je pe ninu ipaya ohun kan to je pe bawo ni o se ri si siwo ohun to se pataki ni pe gbogbo ohun ti a ti se awon ti a ti gbe ise na lero won ti nsise karakara bayi to je pe ni aipe ninu awon kan ti nbo yi awon tu awon mo ni ide ohun to se pataki ni ile ise wa nibi afe lati ki gbogbo awon to je pe won o ni orofe lati yege ni dawo na pe won ko rere be ni awon to je pe won o si ni ore ofe ohun ti pataki ki a fi gbogbo re ka fi le olorun lowo nitori pe olorun ni eni ti o ni eto dara ninu ishere ama tesiwaju je gege bi oti asoro si eni yi lati filo fi hu fi iwa idibaje nibi ibi awon oja katakara pataki awon to won se eto ti anepe ni mobami ni je ni uro tojo ti oni yi ara kore kan ti owo ewu gege bi omo ogun ni olo nibi ita awon ohun ero abi awon ohun elo ti a fi sinu ero ti anape ni mobile ne eleyi o fe lati lo gba owo gege bi eni ti ariba eni ti ara lo arabiwa masuratu ho se alaye pe ni oro ti ojo ti oni te ba dini ne adugo alaga ni bi tin kan isele o ri koda ero lopolopo to pe awon yen won ti gbajo bayi to je pe ara kore yi won ni owo ewo ti ojo ti awon mo ogun je ofe lati hu iwa idibaje eni ti akoko ri ona ni Frank ti o se alaye gege bi eni ti nkan na o se suju re gege bi awon to so fun wa oni ori arakore kan to je pe owo ewo gege bi ti awon mo ogun nigbati o de ni bi ti abe ngba owo yi o jo pe oni o gba owo bi apo ogun ogun apo ni owo enikan leyin ti o gba owo yi o si mu enikan dani to je pe ni gege bi carpenter ni eleyi o je mu dani lati so pe bi pe yo je gege bi eni ti o fi si olurọpo ninu owo ti o gba won ni leyin re nigbati o de ni ti o ri ohun ti o n wo ni okan o si sumu lati bere na wapo ti o pe se o na papo o je okan laarin awon ogun o so pe o se omo ogun won lo kuro ni ibi ti o gba owo apo ogun yi o lo si ibi eni tinta tinta eni tin se katakara ni ona keji lohun pelu okore na ni ti o n tan lo n to leyin o je pe o ri eni yi lo so fun pe ko to ohun leyin lati je pe ki ohun mu joko pe ohun fe gba owo ko lo ni ibi kan ko wa lati wa sanwo na pada lo tun lo ibi to de yi owo ti o fe lati gba ona ni ogun apo nigba ti o de be o je pe arakore eyi ti o mu dani o so fun awon eni to wi pe a ma da lohun o mo baba na ni bi kokan koda iwa ti o se yi o je pe enikan ti iwa re ko boju mu ni ninu re won ni awon eyan won bere si ni se iwadi won se won wo ni okan lese kese eni kan ti o je gẹ bi okan laarin awon alase ti adugbo yi William Onakoko Odebe ni oni nigbati o de ti awon sumo won bi re pe nbo ni o lo o si se alaye kini o ti o fe se nigbati o so pe owo ti nbe ninu ero ti o ngba ni koto iwo ti o fe gba sugbon o fe fi arakunrin ti o te o leyin ki o mu joko ki o lo fi wa owo wa eni si wa so pe ohun mo nibi kan gẹgẹ bi ohun ti o ri won wa be si se iwadi ni owo re oro enu re ko wa jo bi o se ye won bi pe eni kan ti o se pe o fe fi wo rase si ohun na ki won pe eni na ni toto ti ba be eni ko fo rase to ba fo rase won ni ko tun si ijambe won fi sile yo si ma ba ti lo won wa pe ero yi ero na wa sise lese kete mo ke si awon olopa awon olopa won se kini won ni won ti wa gbe eni yi to je pe o nbe ni odo won bayi ye ni akoko yi oti awon ti won je oludari awon ile ero eto katakara yi ti ana pe ni mobile money yi won ti se alaye bayi ni lati igba yi lo enikeni ti o ba fe lati gba owo ni odo awon won yi o lati mu iwe idanimo re ti ana pe ni sepe abi kadanti ki mu dani ki won ri ni toto pe eni eniya gidi ni ki rufe awon iwa ti ko bojumu yi ko le kase ni le gege bi ohun ti a ri gbo ninu itesiwaju je mo so fun pe osu kan bi ose merin bi meta leyin awon igbese pataki ti ijoba ti nbe lori alifa ijoba rowa weda yin gbe kale nipa itoju awon eni ti won nbe ni awon ti ara won ko da ti won lo ni iwosan lai je pe won ni owo abi to pe enikan ko si ni eba won ti won se itoju won ijoba ti won ma dawo na pada je alakoso ijoba ile wa ti o tun je agboro so leyan wi se ngbeji ni ori ero amohunmaworan ti n se kanatura ni ose ti o koja o se alaye bayi pe ninu ipade awon alakoso ijoba je eni ti n se alakoso ijoba ile wa ti moto eto ilera o wa se alaye ni ekurere gege bi fun ijoba gbogbo awon igbese laarin ose meta merin ise ti afile ni owo bawo ni ise naa jamu si kini ohun ti o je awon anfani ti a ri ninu re o se alaye pe awon ti won ninu pe ara ko da to je pe owo si abi to je pe a o ti ni bawo la se sanwo na won lo bi egberun ni ona mejila eniya egberun ni ona mejila o je egberun mejila eniya ti won wa ti won so pe koda isuro de ka se kini sugbon ki se gbogbo awon yi ni ijoba so pe an lati se amojuto fun sugbon awon to je pe nigbati won wa ko si enikan ti o to won leyin to je pe nigbati ari won nbi ti won wa yi o je enikan to je pe ti a o ba tete sare ki a se itoju o le fi be je pe ti olorun awon yi ni an soro si nje nu re gege bi eni wa se so fi langbeji oni eniyan bi egberun merin ni a ri pe awon ni nigbati a se eto yi ni eto yi jemo la je ki a se olugbo wa bi olutoju won ni akoko na ti o ba ti ya wo ti won na ki won le da pada ninu ona keje ewe wa so bayi pe nipa ise ti a se fun eniyan bi egberun merin yi oni bi abawo ida bi adori ninu ogorun ni awon to pe won dawo na pada tende pe ni 20% o fi kan pe awon ti won ti da pada o je ida 30 ninu ogorun o si wa sara pe o ti joba ero ti o ni lati fi eto sile kale ojo kan to pe o je nkan ti o dara to pe o mu anfani fun awon omo ilu nitori pe ohun ti o sele awon won yi nigbati a se itoju won mo pe o ye ki a dawo na pada won si to ba ku won si mu owo yi ti won gbe pada wa o si fi kan pe awon ti won da pada boya nitori pe aisan ki se pe la so pe ko ma so fun yen pe mo nbo ni akoko bayi o le je pe awon won yi lese le ni igba mira o tun le tun le waye nja won yi nigbati won ti san wo ite o fi kan pe awon na won tun le ni oro fe lati tun ri anfani igba bi to pe awon mira nbe nigbati owo na o ti ati da pada fun awon ile iwosan ki awon na papa ki won tun jere anfani fun ilera awon omo ilu bẹ́ẹ̀ni nínú ìtẹ̀síwájú jẹ́ kí a sọ̀rọ̀ nípa àwọn ìpinnu nínú èti ìjọba ìjọba ilẹ̀ wa mọ̀ gbé kalẹ̀ òní kíni ohun tí a mú jáde báyìí bọ́lá mọ̀ ní ìgbà kan tó jẹ́ pé ìjọba wa gbé àwọn ètò àbí wọ́n bá gbé ìgbésẹ̀ kan fún àǹfààní àwọn ọmọ ìlú ọ̀pọ̀ láàrin àwọn ìpinnu tí a gbé jáde yìí ní èdè iṣẹ́ ni wọ́n sábà ṣe àní èdè faransé nìyẹn ṣùgbọ́n ìjọba ti ń bẹ lórí àlefàní àkókò yìí ó ní ọ̀rọ̀ yìí kì í ṣe àwọn tí wọ́n ń gbọ́ èdè faransé nìkan ni wọ́n ní àǹfààní láti mọ iṣẹ́ tí ìjọba ń ṣe gbogbo ọmọ ìlú ìbáṣe gbogbo èdè tí ọjẹ́ àkópọ̀ ọmọ ilẹ̀ benin ni wọ́n láti gbọ́ èdè náà jẹ́ ní ọjọ́ tí ò ní wọ́n ṣe akitiyan láti jẹ́ kí gbogbo àwọn ìpinnu gbogbo àwọn iṣẹ́ tí ìjọba lè máa ṣe láti ìgbà yìí lọ ní gbogbo àwọn èdè tí ń bẹ ní ilẹ̀ benin jẹ́ ọjẹ́ kí ẹnìkọ̀ọ̀kan kí ó ní àǹfààní láti rí ara rẹ̀ pé nítòótọ́ ohun tí wọ́n ṣe ojú ọ̀kan tí ó jẹ mọ́ òun jẹ́ nípa rẹ̀ àrí nígbà tí a tara ṣẹ̀ṣẹ̀ láti lọ láàrin ìlú paraku láti béèrè ní ọwọ́ àwọn yìí kí ni ohun tí wọ́n rí nípa ohun tí ìjọba gbé kalẹ̀ yìí àrí ẹniwa emmanuel àti adama àwọn àbí adam àwọn tó pé wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ ẹni àkọ́kọ́ oníkọjá ìgbésẹ̀ tí ìjọba gbé yìí ó jẹ́ nǹkan tí ó dára ní ọjọ́ tòní eléyìí láti fi ra gbogbo àwọn ọmọ ìlú ní ọwọ́ nítorí pé ọ̀pọ̀ ni àwọn tó pé wọn kò gbọ́ èdè iṣẹ́ ǹjẹ́ nígbà tí wọn sì gbọ́ èdè iṣẹ́ tó pé a bá ṣe ìtumọ̀ ohun tí ìjọba sọ ní èdè iṣẹ́ yìí a túmọ̀ rẹ̀ ní èdè ẹnìkọ̀ọ̀kan fi hàn pé gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yóò jẹ́ nǹkan tí a ní èrò nípa rẹ̀ yóò sì fún wa ní àǹfààní láti mọ̀ bí a ó ṣe ṣe ẹnì kejì òun náà pọ̀pọ̀ ní òun kan sára sí ìgbésẹ̀ tí ìjọba gbé eléyìí ó fi hàn pé gbogbo ọ̀rọ̀ tí ìjọba gbé kalẹ̀ ní gbogbo àwọn èdè ni a sọ sí ó sì wá ṣe àlàyé pé òun ní olóhùn lọ ní iléèwé rí ṣùgbọ́n nípa èyí tí ìjọba gbé kalẹ̀ yìí ó jẹ́ nǹkan tó yẹ pé gbogbo ohun tí wọ́n máa ṣe láti ìgbà yìí lọ yóò máa jẹ́ nǹkan tí òun náà ní ìpinnu rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ òní ìgbà mìíràn tó yẹ pé máa lọ ní orí ọ̀nà tó yẹ pé ọlọ́pàá yóò dá yín dúró nígbà tó dá yín dúró tó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nígbà tí a ti gbọ́ sí tẹ́lẹ̀ nípa àwọn ìgbésẹ̀ tí ìjọba gbé ó hàn pé a ó ṣìnà òun mọ̀ yìí tó yẹ pé ìjọba sì lè mú wa nígbà tó sì mú wa rí i pé a ó jẹ̀bi ìjọba ǹjẹ́ tó yẹ pé a sì ti ṣe àlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ilé yìí yóò jẹ́ kí àwọn akọ́kọ́ kí wọn múra ní ìgbà mìíràn tí wọ́n bá wọn ká mọ̀ pé nítòótọ́ nípa àwọn ìgbésẹ̀ tí a gbé ní ohun tí ó ṣẹlẹ̀ sí yìí bẹ́ẹ̀ gẹ́ni a sọ fún wa ní àkókò yìí pé gẹ́gẹ́ bí ìwà tí kò bójúmu jẹ́ ní ìlú ní agbègbè gudume lọ́hùn-ún ènìyàn méjì kan tó jẹ́ pé wọ́n gbé orí ènìyàn èyí tí wọ́n lọ rú orí rẹ̀ ni tí wọ́n dè sínú aṣọ wọn gbé sórí kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta tí anákùn ní tírísìk ó fi hàn pé àwọn kan tí wọ́n ti ń ṣe ìwádìí wọ́n ti rí bí ọ̀rọ̀ ṣe rí wọ́n ti tẹ àwọn ọlọ́pàá lẹ́sẹ̀ ǹjẹ́ nínú ìrìn àjò wọn a rí pé wọ́n lọ bá àwọn ọlọ́pàá padà tí wọ́n mú lẹ́yìn tí wọ́n mú wọn gba ẹrù tí wọ́n mú dání yìí tí adé ilé ìwòsàn ilé àwọn ọlọ́pàá wọ́n tú sílẹ̀ nígbà yẹn ni wọ́n rí pé orí ènìyàn ni wọ́n gbé tí wọ́n dì í níbo ni wọ́n lọ báyìí wọ́n sì sọ fún àwọn ọlọ́pàá méjìdì pé àwọn ò mọ̀ kódà ẹnìkan ló fi èlò náà rán àwọn ní iṣẹ́ àwọn rò wí pé bóyá àwọn èlò tí a fi ń kúnlé èyí tí alẹ́kùn ní pódẹ̀pẹ̀tù ni wọ́n kó sínú wọn gbé sí ẹrù fún àwọn kí àwọn gbé lọ ǹjẹ́ lákòókò ní àkókò yìí wọn ò ti sọ òtítọ́ ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó yẹ pé àwọn ọlọ́pàá wọn ti lọ́wọ́ nínú ẹ̀ tó yẹ pé yóò dé ní iwájú àwọn adájọ́ kí àwọn mọ̀ báwo ni a ṣe ṣe ètò náà ǹjẹ́ gbogbo ẹ̀ tí wọ́n sọ fún mi pé ìrùn àti ọ̀sán yìí kò ní jù báyìí lọ ohun tó ṣe pàtàkì ni pé gẹ́gẹ́ bí ìwà ìdìbàjẹ́ tí ń wáyé ẹni tí ó fẹ́ láti gba owó tí kò yẹ lọ́wọ́ àwọn tí wọ́n ń ta kátàkárà tí wọ́n pè ní movement àwọn yìí tó pé àwọn ti tẹ arákùnrin tó pé ń bẹ ní ọwọ́ àwọn ọlọ́pàá àkíyèsí yóò pọ̀ fún wa a dúpẹ́ fún ọ̀rọ̀ fẹ́tẹ́ láti gbọ́rọ̀ láti ẹnu àwọn ìbò nìkan jẹ́ christian abọ́tẹ́tíán lọ́mọ tó ẹ̀rọ wa ìparí wa ní ọjọ́ àlámọ́ kìí pé ó dìgbà.
1: L'émotion plus intense.
2: La fréquence d'une vie.

gbẹtọ jẹ mọ mọ di ọ inú bá pọ mọ inú fanu mẹ hàn yé jẹ mọ mọ di ọ inú bẹ yọ kókó àmọ n sọ yìí lè jóná jà rọrùn gbọdọ pẹ tí ọ bí dàlọ tó yìí mẹ n sọ yìí lè jóná jésù gbọdọ pẹ tí ọ tó dàlọ tó yìí mẹ.

0: dẹrẹ ìran blu ni àbọ̀ ìran tó kọ́ kẹ́ra bẹ́rẹ̀ bọ́sẹ̀ dòdò lé kọ́ ìhùn náà tó ewu tó bọ̀ èrò yìí wẹ́ inú òhun ẹ̀ wúrò gbígbà kan tó jọ̀rọ̀ sí sọ́kọ́ ìnukú bẹ́kọ́ inú mẹ́wẹ̀ nùwé ní ẹ̀rọ inú ta mọ̀ tó fi lẹ́ọ̀ yẹ̀rọ kó tó sú ẹ̀ búrọ́jẹ́lẹ̀ nùwé ní ẹ̀rọ dọ́jẹ́lẹ̀ máa tó nukú lẹ́ máa dẹ̀ wèrè tó nùwé ní ẹ̀rọ wà lé iná ọ̀sán búrọ́ lọ àlè ta òfin náà dán wánú mìíẹ̀ lé òbẹ́ tí wọ́n kpótó inúsàkpódó ọ̀nùmí gbọ́n èmi yàrá kan kpó ìdọ́mì yẹ̀ ìdọ́jẹ́lẹ̀ kójọ kó ẹ̀wọ̀ mi lẹ́ ọ numu hún ẹ̀ mi kó jẹ́ mi mọ̀ pọ́nbọ̀ ìdọ́jẹ́lẹ̀ máa sin kú lọ ọ kọ́bẹ̀ kún ló yíwẹ́ ọ lè jọ kún lọ àlọ́ tó kọ́ mẹ́bùrọ̀ mẹ́bùrọ̀nukú mẹ́bẹ́kún mẹ́wẹ́ lé nùdí ẹ̀yìn bọ̀ tónukún kpla kú tó tán lẹ́ ọ lé yèrò náà yà wò fọ́n tó iná wúlò ìdílé ìhùn ìkútọ̀ ní ọkùnrin kún sáà mọ̀ kọ́bẹ̀ kún dé bẹ́ẹ̀ náà tó kọ́ tìǹbù náà lálẹ́ jí gbé wẹ̀ má dọ̀n lè tíwọ́n náà bónú mọ̀ tẹ́ bónú tọ́ ọ́ máa ṣe é bọ̀ pọ̀lá kó tó kọ́ mẹ́lẹ́ nílẹ̀ bí kúí jẹ́nu mọ̀ lé nùwé wà pẹ́ bọ́ sẹ́dó bọ̀ àṣẹ́wọ́n gbẹ́ yọ́ lé bí kúí jẹ́nu mọ̀ pọ̀lá kó tó ẹni lọ tó pọn agán mi tán lẹ́ èrò tó jì hùn yìí tẹ́kẹ́ bó de wèrè tó apá ẹni pé bónú tó fi náà sì gbọ̀ fún yín apá ẹni pé bónú bẹ́ẹ̀ máa sọ̀sẹ̀ mẹ́wó bọ́ọ̀rọ̀ kọ́ fún kọ́ ìnukú mẹ́wọ́ mo jẹ mẹ iná mi ló apá ẹni pé ní bọ òfẹ kan ìjẹ ní ọmọ ìṣẹbùtò mi àṣọ tuntun mi fi tán ẹ yàn chánú mi mẹ mẹ gbogbo tó mi dín bẹsẹ gan àyíṣẹ dínúkún wẹ gbọn fúlàmẹ dán bọ mi kúrò kan ní mọ ẹ kírísìnà fọṣẹ tí wọn ká ẹmẹ rògbò yàfa tó ń gbọ sẹyìn mẹ mẹsẹ tọm dán nọrọbẹ dẹwà nù àkínbọ adìẹ nù gbèsè tó kàn jùlọ mi ló tó mi yín kó ẹni nù jẹ yọ fífọ́nù yẹ jẹ́ mi lẹ́nu náà dọ́gù tó mi máa dán mi lọ jílé hún mi àṣà gàgbé ọ̀nà fi tán anagun lẹ́ ìdẹ́nà fi mọ́ hún àkójá náà bí mi dọ́gù náà jẹjà mi tán ẹni ìsàmúnú ẹni ìsọ bàbá yìí.
1: Radio Fraternité 96.5 MHz au 24 sur 24. Oh Radio Fraternité, au pire du premier de nous quitter quitter mais au pire du premier de Total Ibefi.
2: Le meilleur de la musique.
3: Fraternité FM 96.5.

0: Ọ̀dà ǹjẹ́ mo ti padà bọ̀ lórí àwọn ètò yìí a ó gba àlejò tí wọ́n ń bẹ lórí àtẹ ní ọjọ́ ìtì ní bàbá tí wọ́n ń bẹ ní ọ̀kanwà ìkàlẹ́ ẹ̀kalẹ́ o. Wo bàbá wa.
1: Àkọ́jọ́ méjì kẹ́ o.
0: Ẹ jọ ẹ fún wa ní orúkọ yín.
1: Àdúpẹ́ orúkọ mi ni Awo Romeo. Mo jẹ́ ọ̀kan láàrin àwọn olùkọ́ ní iléèwé tí a ń dá àwọn ọmọ lẹ́kọ̀ọ́ tí a mọ̀ ní CSP Lẹ́zàsúrẹ́.
0: Mo dábàá Romeo o. Ẹ ṣeun. Ẹ kọjọ́ mẹ́ta ẹ sì kú iṣẹ́ lọ́dọ̀dẹ̀ àwọn ọmọ. A gbàgbọ́ pé ẹ ti wà ní ìsinmi. Ọlọ́run ọba lókè kọjá kí a ṣe ìsinmi náà láyò àti àlàáfíà. Ó dá jẹ́ ní ọjọ́ ìtì ní àfẹ́sọ̀ lórí ìsinmi náà láfẹ́ sọ̀rọ̀ sí. Ìsinmi báwo ni ọmọ lè ṣe ìsinmi rẹ̀ gbà? Kí ni àwọn iṣẹ́ àwọn òbí lọ́dẹ̀dẹ̀ àwọn ọmọ ní ìsinmi ta wà yìí? Wọ́n fẹ́ béèrè arákùnrin wa Romeo. Ǹjẹ́ ọ lẹ́tọ̀ kí ọmọ kó lọ ní ìsinmi? Lọ kí o kò lọ́dọ̀ àwọn òbí rẹ̀ kó lọ ní ọ̀dọ̀ àwọn mìíràn ẹni wa Romeo.
1: Adúpẹ́ gbólóhùn tí ẹ béèrè gbólóhùn pàtàkì ni ó sì yẹ kí a fi ojú wo inú gbólóhùn náà kí a lè mọ ohun tí a lè fàyọ. Ó pín sí ipò méjì. Ó pín sí ipò méjì. A lè sọ pé ó dára kí àwọn ọmọ kí ó lọ sí ìlú mìíràn nígbà tí wọ́n wà ní èyí tí a mọ̀ ní ìbà kan sí
0: yẹn. Àbí àdúgbò mi.
1: Àdúgbò mi kí wọ́n lọ gbé bẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni kò tún dára kí àwọn ọmọ kí ó lọ. Méjì à ń ká fọ kí ọmọ kí ó lè yé wa. Mo fẹ́ mú àpẹẹrẹ kan kí a tó ṣàlàyé. Bàbá kan lọ wà. Ó ní àwọn ọmọ. Ó tó àkókò ìsinmi bẹ́ẹ̀ ó ní ó yẹ kí àwọn ọmọ kí wọ́n ṣe kí ni o kí wọ́n lọ ti àbúrò òun kí wọ́n lọ nẹ̀jú ní ìlú kejì fún ọjọ́ mélòó kan. Ìlú tí ọmọ náà máa kó ìlú lákù ni ìlú tó lajú ni. Ìlú yìí ó máa ń jẹ́ ìlú kan tí kò lajú tó bẹ́ẹ̀.
0: Àbí.
1: Nígbà tí ọmọ náà fẹ́ lọ ti àbúrò bàbá rẹ̀. Ìlú tí a lè sọ pé kò lajú tí a lè mọ̀ sí village kékeré kan. Ẹ̀gbọ́n ọgbẹ́ nǹkan wa tí a ó dé lò ní pọ̀tábù yẹn. Àwọn ọmọ wọn ti ní pọ̀tábù. Nígbà tí ó fẹ́ yòlú ó gbé pọ̀tábù lé ní ọwọ́ èyí tí wọ́n ń lò ó fi wá. Nígbà tí ó dé a ní ìlú kejì níbi tí àbúrò bàbá rẹ̀ wà òun náà pẹ̀lú ó lé àwọn ọmọ. Ṣùgbọ́n òun ti kìlọ̀ fún àwọn ọmọ wọn pé fún ọmọ rẹ̀ pé kí òun tó ran pọ̀tábù fún wọn. Wọ́n máa lọ sí ìpè ẹ̀kọ́ lákún tẹ́nẹ́. Ṣùgbọ́n nígbà tí ẹni yìí dé. Pọ̀tábù yẹn òun ní gbàkúgbà kàkà pé àwọn ọmọ náà lóòótọ́ ní ìsinmi ni wọ́n wà kàkà pé kí wọ́n gbé gbogbo àsìkò kọ́ àwọn ọmọ a lè yọ̀ǹda ohun kí wọ́n fi ṣaré fèfè bí wọ́n tẹ̀ wà ní ìsinmi. Bí wọ́n ṣe lọ díẹ̀ ní àárọ̀ ni wọ́n bá di àsìkò kí wọ́n ká mú orí ẹ̀ bẹ́ẹ̀ náà fi ṣe títí gbogbo ọmọ fi parí. Ṣùgbọ́n nígbà tí ẹni yìí dé pọ̀tábù tí wọ́n ti ń retí láti ọjọ́ bí ọjọ́ nígbà tí ó mú ọtán kò sí ìsinmi mọ́. Kí wọ́n lọ ṣe wọ́n máa ń wo fídíò kí wọ́n lọ sí fèsì kí wọ́n lọ sí wàsápù kí wọ́n wo fíìmù tí a mọ̀ tí fíìmù pornography kankan bẹ́ẹ̀ títí nígbà tí wọ́n bá pè wọ́n ìnákíyèkí gbé ń pè wọ́n bẹ́ẹ̀ ni wọn kì í dà wọ́n. Láàfin ṣe ọ̀sẹ̀ kan ọmọ náà wọ́n ti yàkuyà.
0: Wọ́n ti bàá jẹ́.
1: Wọ́n ti bàá jẹ́. Ǹjẹ́ fò bí a wo àkíyèsí náà ǹjẹ́ a lè sọ pé ọmọ tí ó kú òun tí ó wà ní ẹ̀dọ̀ bàbá rẹ̀ kejì náà ǹjẹ́ ó ṣe dáadáa fún àwọn tí wọ́n wà nígbà tí wọ́n wà bọ́n níbi tí wọ́n wà yìí.
0: Mo gbé wà.
1: Ǹjẹ́ ó ṣe dáadáa fún ọ bẹ́ẹ̀.
0: Rárá.
1: Ọjọ́ gbólóhùn àkọ́kọ́.
0: Òun ló fà tó yẹ pé ẹ fi pin sí méjì pé ó dára kí ọmọ kọ́ lọ ní ìsinmi ṣùgbọ́n ipa kejì kò dára.
1: Bẹ́ẹ̀ni.
0: Èyí tó fà tí kò fi dára àbí tó fi dára méjèèjì lẹ́sọ̀ ẹ wì dáṣọ.
1: Bẹ́ẹ̀ni mo wá ń sọ èyí tí kò dára nìyẹn nítorí pé nígbà tí ẹni náà dé tí ó wá sí ọ̀dọ̀ wọn àwọn ọmọ tí wọn kò ti mọ̀ pọ́tábù kí wọ́n ti mọ̀ báwọn ni wọ́n ṣe ń wo fídíò wọ́n ti mọ gbogbo nǹkan wọn nígbà tí ó yẹ kí wọ́n lò ó fún nǹkan tí ó yẹ fún pàtàkì wọn kò lò ó ní ọ̀nà ohun tí kò yẹ kí wọ́n wò títí wọn kò lè fojú nígbàkúgbà bí bàbá jáde dé àwọn náà ń sáré jáde títí. Èyí tí ó burú jùlọ nígbà tí wọ́n bẹ̀ sí wo ẹni tí ọmọbìnrin kan wà láàrin wọn èyí tí kìlè òun náà nígbà tí wọ́n bẹ̀ sí jáde ki a fi se oju kan omo na ti le fun o e ko so ni osi
0: o wa loyun
1: o wa loyun le fa wa nje o je nkan ti mo so pe
0: apere
1: kan ti o ye ki awon obi ki won fi akesi ki won fi wo nto pe bo wa be ko dara leader keji leader keji a le so pe o wulo nigba ti omo ba kuro ni ipo kan ti o lo si ipo miran gbogbo o le ri bawo ni awon eni won gbegba lodo won
0: ko fi keko mi won ba je ni re
1: nigba ti o ba dia si mbi ti o ti ko si awon obire
0: won ri yato
1: omo mi ki ti fo awo tere sugbon nigba ti o de yi o n ba mi o ran mi ni owo nigba ti number down nto pe nigba ti o lo nu o ri bi awon eni ti won ko to won se kini o won se pelu awon obi won o je nkan eko ti o ko fi wa nje ni apa keji a le so pe o se kini o dara me ki o to di pe awon obi ki o mu awon lo omo won lo sibi kan ki won lo si ki won lo se ojo melo kan nibi kan o ye ki won wa di daada nibi ti won fe gbe omo na lo ki won wa di daada
0: dile ibi ti o fe lo gbe lo
1: ibi ti o fe gbe lo na
0: bawo lo si bawo ni dile an se wa
1: bawo no wa imojuto won ni won le se nitori pe ki omo na ki omo se kini o ki omo aya iyakuya fun won bi o ba ti ya ni nitori pe pipo awon omo ni ti won mu lo lesi mi nigba ti won ba de kaka pe ki won se daada o miran ni baba lo ti mo bawo ni obi won ti mo bawo ni won ti nto awon omo gba leader na wo ni won ti nto gba sugbon nigba ti o ba lo awon pelu won ko mo wi pe be lo ti nse fun won o ma wudu ni asiko ikini lati ton wa si asiko ojo la wa awon odo mi an wa e ti o nko pupo bi a lo liya nkan awon opara ni kipo awon omo nigba ti won ba lo liya be odo kan wa ni bi o ma be cycle
0: a lo sere nbe
1: a lo sere be
0: iwo na to si ko nbi
1: o we mi ri o wo di o ma be si ko ni awon omi ki nje omi ko ni gbe o lo pupo nkan be ni sele e ti mo ton so fun yan se awon omi ran kuro nigba ti won ba kuro ni odo awon obi won won lo nlu e ti o laju kan bo ti won ba lo kaka pe ki won pada pelu ohun rere oyun won gbe pada fun awon obi yan le nje o je nkan ti o ye ki a fi akesi ki a wo dada ki omo ki o to le lo ni ipo kan ohun ti mo le so fi n soki ni e ki a to tesi waju
0: oda je ese alaye lori eto nipa fifi omo ranse lodo obi miran ibale je ni adugbo miran abi ni ilu miran lati lo se isimi die ohun to nbe ninu e gege bi ipalara e na le wi o to je ire ninu re wi
1: tori
0: pe omo ti o ba se pe e fe gbe lo ni odo enikan o ye ki e mo daju pe ibi to fe lo yen idile odile oleko ni idile kan ti awon na won to awon mo bo se to ati bi o se ye ni won le gba ni omo na ki e se iwadi ki o to lo kini eko ti obi le ko omo ki o to fi ranse bo ba te mo daju pe ibi to nlo yen ibi daada ni ki omo na to ko lodo re lo lodo obi keji kini eko ti iya abi baba le ko ru omo ba oni ki o to lo baba wa romeo
1: adupe
0: ni suru boya awon miran fe da je ki won bere lori eto ta tin babo yi won ni anfani lati pe wa wole lori ero ta mo si 01 45 86 00 01 45 86 00 00 abi 01 44 70 44 44 oda oda wa tesoju iru
1: adupe ki o to di pe
0: awon ki ngba enikan lo to wa tin npe wa olulife tin npe lo to wa e ka le o
2: salam aleikum
0: ami aleikum salam aleikum alaja e ka le edi loni o da won tun wa pe
1: adupe ki o to di pe awon obi ki won gbe awon omo lo si ilu miran fun asiko isimi
0: ada ololufe ti won pe lo to wa kale
2: salamu aleikum
0: ami aleikum salam
2: e kale
0: o
2: mi yakubu nuratu nkeri
0: ya wa yakubu nuratu
2: o wa ngbadon yin to be se e wa nchalaye ni
0: abi
2: gbogbo sa ko je ke omo ke lo ni si ni ni ke ko
0: Benny.
2: Ala
0: ekeji
2: mhm
0: o e fon imale e fon atalatu ni won ni tan fi ni abi eh o ba de adi tun la eh o ti awale si eh ala se yawa nura tu akimo ani ton pe lori to yi e kale o
3: kale lodo
0: mo baba wa lami ti odo konu e kale
3: ekueto
0: o
3: e ran ti o ba ti ale
0: ka won gbo yin e da won lohun
1: a dupe o e se
3: eh mo ti soro tin
0: mhm mo ti soro tin afikun lokun
3: ni ko se ba won ti le ni ti mi o to dupe mo lo bi fi mi
0: mhm
3: Granitino Abure ni. Abure ni.
0: Mm.
3: Asare ni ya ni. O ye ko mo eko ti won fun awon omo Olorun ni.
0: Mhm.
3: Ni ti ti ni babu mi nbe nku to ni nbe mi ni ti ni se ti ku to ni.
0: Mhm.
3: Bara. Ya o ni ku awon omo re Olorun.
0: Mhm.
3: Se ti Olotu ele eni se ke ti be so ni sin. Mo ya pere won je oro to so nbe ni
0: mm
3: o po wa la ko pele so yin
0: beni
3: mi ti mi ka won mi ti lo si ni se ti pe o le je pe iya won o si won lo to ba te je odo baba mi ni won lo iya won o si won lo so ti abi meji
0: mhm
3: mo ti pada si le
0: eh ko ro
3: ti ti te ba mo te mo re lo o ke o pe yi o pe je se si ba ba mo te so so
0: Otito.
3: Ya ko lere eto ti eni ni. Mi le ko ti e o pe ya ko ni ni ni. Kiri ko ti awon mode se mo ba awon mode won ni wa ke. Mo je da ni won ko ko gbe seri.
0: Mhm.
3: Mo ko da. Ni mo gbe seri.
0: Beni.
3: Se o gbe da ti ni fura. Ni ki wa ara ti mo nde ni ni. E ya ko ko mo ko gbe ko dada. O ni fi si tese.
0: Mhm.
3: Olorun fu wa se ni.
0: Amen.
1: Amen. Eh ki o to di pe obi kan gbe omo re ranse si ipo miran dabi ilu miran lati le je ki omo na ki o lo ni isimi oye awon obi ki won pe omo na ki won soro fun ki o to dun lo o se pataki ki won pe a nbi bye bye lo nlo o emi ko fe be ki o waye ki won soro
0: ki o fun ni kilo to da
1: fun li kilo ti o dara o je ohun akoko ni ida keji o ye pipo awon obi ni won wa emi nse akesi na mo nri pipo awon obi nigba ti won ba o fe ki ohun ki o lo si isimi won ma mu si enikan oya ba mi gbe lo ko dara pupo
0: iwo na lo le gbe lo fun ara re
1: gbe lo fun ara re
0: ko fi di e joko ki o to
1: ko fi di e joko ki o to le fun ikilo yen ki o to fun ni oju awon eni ti o na papa lo ki won le fi gba ni re o se pataki awon miran won ma fi mu eniyan e da baby chauffeur kin won ri ni oya ba ngbe so fun won no a o je ewure nda bagudan
0: bagudan
1: o ko dara o ye ki bi iya ni dabi baba ni enikan ko mu omo na dani ki won jo wo ko pelu re ki won to le lo ni odo na o na o se pataki nje ko je
0: baba je to sinu bi ko ba je leyin odi
1: merci
0: to baba je le fasi lo lo fe gbe si
1: o wa be lo to o wa be
0: mo le to ni lori ero
1: o wa be lo to leyin na bi won ba lo be o le n ko fun awon obi pelu ni anfani ki won le ri gege bi awon papa won tin gbegba bi on gbegba ah e ti mo ri ah omo mi le gbe nbe ah e ti mo ri ah omo foju agba wo bi o ba ri pe ah tele bi gbogbo awon agba ah ko le se ah oda eh o le wo oro kan ti o le ma so
0: oda e je ki agbo lolufe kan o ni tun pe lori to e kale ba ba ba me sali mo lokonu egale o e ba gbo nsoke die
3: hello
0: an gbo yin
3: ni mo ki o ya wa lede
1: oh e che papa
0: o mo do
3: ni ba

0: Ami.
1: Ami. I'm going.
2: Hello.
0: I'm going.
2: You know that the guy is being more jamo.
1: Man.
0: Ẹ ṣeun bàbá Vincent nílùú Mọ̀nàlọ́hún a ó retí àwọn tó kún ọ̀dà alàgbà Romeo tẹ̀síwájú lórí àlàyé tá a ti ń bá bọ̀.
1: Dọ́kọ̀ nípa ohun tí a ti ń bá bọ̀ mo ní ó ṣe pàtàkì kí àwọn òbí kí wọ́n ṣe kí ni o kí wọ́n mú àwọn náà ọmọ pàápàá kí
0: wọ́n mú dání lọ́dọ̀ ẹni tí wọ́n fẹ́ gbé lọ.
1: Lọ́dọ̀ ni tí wọ́n fẹ́ lọ. Nígbà tí wọ́n bá dé náà àwọn pàápàá wọn lè rí wọn lè ní àǹfààní láti rí gẹ́gẹ́ bí àwọn náà
0: ìgbésí wọn lọ́hùn báwo ni wọ́n ṣe ń ṣe gbà
1: báwo ni wọ́n ṣe ń ṣe gbà èyí ó lè fún un ní àǹfààní ó lè fún un ní ìgbóyà pé ọmọ mi ó lè ṣe kíni ó lè gbé bẹ́ẹ̀ dàbí pẹ̀lú ẹ̀kọ́ tí mo ń kọ́ yìí kò lè gbé níbí wọ́n jẹ́ ohun èkejì.
0: Nígbà tó bá débẹ̀ tó bá ṣàkíyèsí pé ọmọ tí wọ́n ń bẹ̀ yẹn kódà wọn ṣòkòtò ni wọn ń bọ àbí kí wọn ń bọ ní ìbọkúbọ báyìí kí wọn wá lọ káàkiri yóò rí i pé bí ọmọ mi bá gbé bẹẹ yóò kọ ikọ ikọ lọdọ wọn.
1: bẹẹni nkọ yàtọ
0: yóò yàtọ
1: bí ó bá dé òbí ká ó máa ṣe ọmọ rẹ mu ó máa ṣì í mu dọ́nkọ́ ọjẹ́ ìdákejì yìí ó yẹ kí àwọn òbí kí wọ́n ṣe kí ọmọ kí ó tó lọ ní lẹ́yìn náà ó yẹ bàbá wa tí ó sọ nísìnyí ó ti sọ ayé wa ìsísìn kọ wà bí ti tẹ́lẹ̀ mọ́ o lágbára
0: ayé gbẹ̀gẹ́
1: kí nǹkan mi wà tí a ń gbẹ́ sí kẹtẹfẹ tí kò sì yẹ kí a gbẹ́ sí kẹtẹfẹ ọyẹ ká pàtàkì rẹ̀ nítorí pé àkíyèsí púpọ̀ ni ẹ̀chẹ́ mọ̀ pé àwa olùkọ́ ni ohun tí a ń gbọ́ ohun tí a ń rí nígbà tí àwọn ọmọ ń lọ bí wọ́n bá bọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ lè wé ohun tí a ń bá
0: pàdé
1: ọ̀pọ̀ púpọ̀ don lídà kẹta kí ó tó di pé òbí ń gbé ọmọ rẹ lọ ní ipò mìíràn kí ó lè jẹ́ kí ọmọ rẹ kí ó ṣe kí ni o kí ó lè lo àkókò ìsinmi ohun tí ó yẹ kí ó ṣe kó ṣàdúrà fún ọmọ náà kí ó tó lọ ó ṣe pàtàkì
0: kó
1: fi àdúrà kó fi sìn lẹ́yìn àdúrà tí òbí ọ̀rọ̀ òbí tí òbí ń sọ lórí ọmọ ó máa ń ṣe ni kò yẹ kí a gbé ohun ọyá katakata ni ọyá ẹ lọ sọ̀rọ̀ lẹ́yìn ọmọ náà
0: bí wọ́n bá jẹ́ mùsùlùmí lọ jẹ́ ni àbí kíṣẹ́ ni
1: gbogbo ohun tí pátápátá ohunkóhun tí
0: káàkóò ń jẹ́
1: àdúrà làdúrà ni kó fi àdúrà kó fi tì í lẹ́yìn èyí nítorí pé ohun tí ẹ̀yin mo sọ awẹ́ bẹ́ẹ̀ ọmọ kan ọmọ méjì kan ni èyí tí mo ti gba ní ọdún tí ó ti tó mẹ́ta dàbí mẹ́rin bẹ́ẹ̀ nígbà tí wọ́n bá lọ nígbà tí ọmọ náà dé olóòtú n kò fẹ́ sọ ohun tí ọmọ náà di
0: fẹ́ gbé àbọ̀dé rẹ̀ ọ̀dà
1: kò dáa ọmọ náà ojú àgbà ni ẹ̀rí dọ́nkọ̀ ọjẹ́ nǹkan tí mo nítorí pé ṣáìdì ó fi fọ̀ yín pé ẹni tí ó gbé ọmọ rẹ̀ nẹ́ṣẹ́ kò mọ ẹni náà dáadáa kò wáàdí wọn bó ń ṣe wà bó ń ṣe gbé ọjẹ́ ìgbésẹ̀ kẹta yọ yẹ pé àwọn òbí kí wọ́n ṣe kí ni o kí wọ́n gbẹ́ kí ó tó di pé wọ́n fi
0: ọmọ ránṣẹ́ sọ́dọ̀ ẹnìkan àbí kí àwọn náà kí wọ́n gbé lọ
1: dàbí àwọn náà kí wọ́n gbé lọ kí wọ́n fún kí lọ nígbà tí wọ́n ti sọ̀rọ̀ fún lé wọ́n ti ṣe àdúrà gbogbo yẹn kí àwọn náà kí wọ́n mú ọmọ náà dá ó ṣe pàtàkì nígbà tí ọmọ náà sì